mọ́lẹ̀ rẹ̀ kó má ṣe mọ́lẹ̀ pọ́npọ́n láṣẹ dòpò mi ní fojú sun fún mi tàbí ẹ̀ ní fojú sun fún òun náà ní fojú sun fún mi michael kúnfún tó wá ṣe pátápátá mo ní kí ọdún yìí kó tó de january 31st ọlọ́run àfi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run àfi àmì ayọ̀ hàn ẹ́ òyìnbó jẹ́ tẹ́bí ń pọ̀nà ìmẹ̀gbà bẹ́ẹ̀ à ní torí kodò lórí ẹ̀ òun náà ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus. Love you.